Elédùmarè ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ọba tó mú wa sùn lálẹ́ àná, tó tún mú wa jíròrò ìmọ́lẹ̀ àlàyé. Ló ń rọ ọ̀tún ní àdúpẹ́ ẹbẹ̀ ti ṣe ní rẹ̀ pẹ̀lú wa, wọn ni kẹ́ ẹ máa ṣe. Lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio 1103.5 FM, Akíwa pé a kú ojúmọ́ rí, ojúmọ́ tó mọ́ wa lénìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ọ̀dùnrún náà ni ó jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Bá a ti ń gbìyànjú, bá a ti ń gbèrò wa yóò papọ̀ mọ́ Tọlọ́run. Tọlọ́run yóò ṣe kóńgẹ́ pẹ̀lú èròngbà ọkàn wa. Ẹ̀yìn gbogbo wa ní àrírí gbà látọwọ́ Ọlọ́run olùgbàlà wa. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́. Ìrí wa tó dé kò ní sọnù mọ́ wa lọ́wọ́. Èyí tá à ń retí a bọ́ sójú ọwọ́ fún gbogbo wa. Ìkànnì 103.5 FM lẹwà ẹ má yí kúrò. Orin olóòtú náà la fi wọlé láàárọ̀ tòní. Adétúnwó wọlé lórúkọ.

ṣùgbọ́n àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko kúmọ̀ ọ̀ká ni wá ilé toko náà ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ lówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kà.

0: nínú oṣù kẹjọ ọdún 2026 ẹ̀yin lẹ mú wa wà láyé pẹ́ ṣe ẹ̀yin lẹ mú wa wà láàyè àdúpẹ́ ṣe o ẹ̀yin lẹ pè é fún wa tẹ́ ò lójú ti wà tẹ́ ò sì fi wálẹ̀ gbogbo ọpẹ́ gbogbo èyí gbogbo adarí ẹ̀ sọ́tọ̀ yín kó máa jẹ́ ti yín kí fẹ́ mú ìkẹyìn kó sì máa wà lórí gbogbo wa ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ gbogbo ilé àtúpalẹ̀ inú ìwé ìròyìn ti lè ṣe rédíò 103.5 FM lásìkò ẹ̀tún tásìkò yàgbà títí gbọ̀nyìn adétòhùn olúwọlé lórúkọ a ò ní ṣọ̀gẹ̀ yìí ọ̀gẹ̀ yìí ò ní ṣe wá ẹ káàárọ̀
1: ẹ káàárọ̀ sá ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ àtúkọ̀ ojúmọ́ ọ̀tún ní àgbàládùá pé ojúmọ́ rẹ ni kò jẹ́ fún gbogbo wa ọwọ́ wa kọ́lọ́hún kó pa wá mọ́ jíjẹ mímu wa kọ́lọ́hún kó fi síbi ìrọ̀rùn ká fi síbi ìnira àwọn ọmọ wa kọ́jú lu ọmọ fún wa gbogbo àlàáfíà fẹ́ lórílẹ̀‐èdè yìí kọ́lọ́hún bá wa rọ̀jú ẹ̀ kó tuntun lórí tẹlẹ́mù wa lórí ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sí iléeṣẹ́ rédíò 103.5 FM ní orí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ Fauzia Sàlàkú ní lórúkọ tèmi tí mo kí yín pé a tún kú oríire tòní o lórí ìpínlẹ̀ kan ni pé àdúrà ẹ kò ṣeé gbé alhamdulillah àkójúmọ́
0: ǹjẹ́ ẹ ti gbọ́ pé ìwé ìròyìn pọ̀n New Telegraph
1: wà bí Vangard náà
0: Guardian wà ní ìròyìn The Nation ìwé ìròyìn leadership gbogbo wọn bẹ lọ́dọ̀ wà láàárọ̀ ní ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé kíni
0: nínú ìwé ìròyìn The Punch nínú ìwé ìròyìn ọ̀hún náà lákọ̀ọ́kọ́ mú torí tá a bá wọlé olórí ńlá Akio wọ́n ní àwọn gómìnà governor spends $5.12 billion on travel kí wọ́n lọ rà kí wọ́n tà ń bẹ̀ ẹ gbọ́ bí ìròyìn bá wọra àmọ́ ẹgbẹ́lẹ́mù owó tí wọ́n láwọn gómìnà lórí pé àárín ìrìn àjò ni.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n láàárọ̀ tòní pé bí àwọn ajínigbé àti ẹ̀fẹ̀míṣòwò tó tún ṣe gbìnàyà nílẹ̀ Niger ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ bọ́lá àmì tìtìbù ti pa láṣẹ ní gbogbo ẹ̀yìn ẹlẹ́gbẹ́ ààbò tó fi kọ ẹ̀yìn ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ ṣiṣẹ́ àwọn tó gbé yìí kẹ́ kó wọn padà wálé àwọn tí wọ́n sì ṣe láàbí yìí kẹ́ mú wọn kí wọ́n lè bá fi wọ́n jó.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́?
1: Kékeré.
0: Àwọn búlọ́ọ̀kù ọ̀ọ́kì ni mo sọ kìí ṣe búlọ́ọ̀kù
1: olè o
0: kìí sì ṣe búlọ́ọ̀kù yẹn. 19 oil plug license wọ́n ní ìwé ẹ̀rí máa ṣiṣẹ́ níbi ìfọpo mọ́kàndínlọ́gbọ̀n ni ó fi ni ó tẹnu bọ kó nu ọdún yìí o that is to say power expired.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Láàárọ̀ tòní àjọ CAN ti ń pe àwọn olóṣèlú nílọ̀ àwọn olóṣèlú wọn ti kàn nílọ̀ wípé ẹ gbọ́dọ̀ fi ètò ẹ̀sìn kẹ́ ẹ fi dà wá lórí ẹ̀ṣọ́ ara yín.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́?
1: Kékeré.
0: Nínú ìròyìn ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ tòní náà ni wọ́n ti ń sọ oyè tó sọ̀rọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún gómìnà tẹ́lẹ̀ rí nípìnlẹ̀ ọ̀sùn wọn ni àwa ò lọ́wọ́ sí gbogbo làásìgbò eléyìí tó tún ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀sùn lẹ́yìn ìdìbò yìí o wọ́n sọ̀rọ̀ náà ní kàlàáfíà ìjọba ibẹ̀ làwọn tò sí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìròyìn The Punch gómìnà ti mú láàárọ̀ tòní níbẹ̀ ni ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Bídàgbà ti sọ láàárọ̀ tòní kò ṣe àwọn olóṣèlú wọ́n ń lo ìṣòwò ká máa dáná yẹn màálùú wọ́n fi ń kówó ni o. Ti jẹ́ tẹ́yìn bá wọra àwọn àti ẹ̀sìn ìjọ
0: yìí.
1: Àṣọ
0: ti ń lù. Ǹjẹ́ ẹ ti
1: kí ni?
0: Nínú ìwé ìròyìn Márúwá ti sọ̀rọ̀ gómìnà Láyélógún nípínlẹ̀ Èkó tí wọ́n tún wá jẹ́ alága àwọn àjọ tó jẹ́ wípé ẹ má gbóògùn olóró ẹ dẹ̀yìn níbi àgbóògùn olóró káàkiri wọn ní ọwọ́ wọn ti tẹ àwọn kan tó jẹ́ ọ̀gágun ni wọ́n drug lord ni wọ́n pè wọ́n ọ̀gá ká gbóògùn olóró wọn ní àwọn dúkìá wọn ó ti dìde ìjọba.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú ti ìlú Ìwó máa ti ń sọ láàárọ̀ tó ní pé àpapọ̀ ẹ bojú àánú wọ ọ̀gbẹ́ni Nnamdi Kanu ẹ ṣàánú ẹ bojú àánú òkè ẹ dáa sílẹ̀.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́?
1: Kékeré.
0: Nínú ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ tòní níbẹ̀ ni ààrẹ Tinubu ti ń ṣe àpèjúwe Walton Jack gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ àti ọkàn mímọ́ láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè inú ìwé ìròyìn ló ti ló wà.
1: Inú ìwé ìròyìn The Vanguard láàárọ̀ tòní jẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ òṣìṣẹ́ fún ọ̀gbẹ́ni Atiku Abubakar ló sọ láàárọ̀ pé káyọ̀ owó kílàǹgò ìrànwọ́ ọwọ́ ìrànwọ́ epo kúrò nínú ètò epo ọ̀gbẹ́ni Atiku ó ní wọn kàn ní yọ kúrò wọn náà máa dá a padà ó ní ṣùgbọ́n díẹ̀ náà máa yọ ẹsẹ̀ nínú àwo báyìí kò ní wọn máa yọ gbùrù kó mú ìnira bá orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn The Vanguard
0: láàárọ̀
1: tòní.
0: Ó dà jẹ́ ẹ ti Dóyédírì ló mà ti ń sọ fún àwọn ẹgbẹ́ mùsùlùmí ẹ wo bí orílẹ̀-èdè Nàìjíríà secular country ẹ̀yin lè ṣe tiyín

0: adake mi o gbe gba akara keni ko gbe gba ole keni ko gbe gba o fu loju gbogbo wa owo ere na nlanda e ma je ki tenikan o fun tenikan lorun
1: Gómìnà ìpínlẹ̀ Benue, ìyàn ọ̀gbẹ́lì àti ìsọ́láàárọ̀ tó ní pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀ lè fi tipátipá mú wa pé ká ọmọ ilẹ̀ wa ta ní nílùú wa ní ìpínlẹ̀ wa ká kó fún àwọn tí wọ́n tán da ṣe òwò ẹran. Wọ́n ní kò jẹ́ kó rí bẹ́ẹ̀ o, ẹ lè fi tipátipá máa ṣe lọ sódò, ẹ lè fi pa fún lómi.
0: Lọ́tún mo kọ́kọ́ fún òwò yẹn lẹ́nu ìyá Ṣadé, mo padà sí lọ́wọ́ dikṣọ́nárì. Ìwé ìròyìn The Punch tó rọ̀ tòní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní àṣírí títú àwọn ilé iṣẹ́ kan tí kìí ṣe ké tí kìí ṣe bàtà wọ́n ń ṣaṣọ wọ́n ń ṣe rọ́bà àkóhun àmọ́ bébí fatiri ni wọ́n pè wọ́n ọlọ́run ti rí ń ta àwọn òhe lápá ọmọ ọlọ́mọ ọmọge wọn náwọn ń wáṣẹ́ káàkiri wọn ò bá kó wọn síbì kan wọn ò tún wá gba àwọn ọkùnrin lóṣìṣẹ́ àwọn ìjẹ́ ayọ́ ń bẹ́ńdà ṣùgbọ́n àwọn ò máa mú ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ní gbogbo ìgbà orí kan bá ní wọn ò máa bí làwọn ò bá máa fi sọ ọlọ́run tí wọ́n bá ti rí ń ta àwọn òhe lápá ọmọ ọlọ́mọ ọmọge wọn náwọn ń wáṣẹ́ káàkiri wọn ò bá kó wọn síbì kan wọn ò tún wá gba àwọn ọkùnrin lóṣìṣẹ́ àwọn náà ò tún ní ìjẹ́ ayọ́ ń bẹ́ńdà ṣùgbọ́n àwọn ò máa mú ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ní gbogbo ìgbà orí tí wọ́n bá ní wọn ò máa bí làwọn ò bá máa fi sọ wípé gbàǹjo ọmọkùnrin bẹ́ẹ̀ ńlẹ̀ gbàǹjo aníbejì gbàǹjo ọmọbìnrin rè ajẹ́kògbà bó bá di lọ́la kẹ́ ẹ padà wá ọlọ́ọ̀ṣọ́ wa ńbẹ̀ ìpínlẹ̀ Ògùn àwọn ọlọ́pàá wọn ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́ bá tẹ̀lé iṣẹ́ wọn.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ inú ìwé ìròyìn The Telegraph tó jáde láàárọ̀ tòní yẹn New Telegraph náà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà ní àjọ NDLEA Brigadier Maruwa Buba ti sọ́lá ọ̀tọ̀ nípínṣẹ́ ní láti lè ja ogun àjàyè lórí àwọn tí wọ́n ń gbé oògùn olóró ó ní ìtọ́ta máa ṣe ni gbogbo ọ̀rọ̀ gbogbo property tó bá ti kójọ báyìí tá a bá ṣe mú wọn báyìí wọn àgbọdọ fún ọmọ kọ máa lùsì ẹ nígbà bá ti ń lùsì ẹ yóò jẹ kí wọn ọwọ yòókù kí wọn dẹ ìtọrí wọn mọ pé àwọn oníkankan táwọn máa dé bá wọn.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn ọ̀rọ̀ ọlẹ̀ èmi tí ẹrù pọ́n náwó rìn nìkan náà ní máa nẹ́jọ́ ọlẹ̀ ni àṣé àwọn ìlú míì náà ti land dispute láàrin ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Èkìtì wọn ni wọn ti bẹ̀rẹ̀ sí ní ju ògúlùtù ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá fọ́tán atabalé àti máa tabuku wọn ti jù lura wọn.
1: Ní ìsàmì ayẹyẹ Idil Maulud, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu orílẹ̀-èdè ti rọ gbogbo àwọn Mùsùlùmí pé ẹ wo àwòkọ́ṣe rere látara Ànọ́bì Muhammad, kẹ́ẹ̀jẹ́ ẹni re, kẹ́ẹ̀jẹ́ aláàánú, kẹ́ẹ̀jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkẹ́ẹ̀jẹ́ ẹni, kẹ́ẹ̀jẹ́ ẹni tó ń pe àlàáfíà sórílẹ̀-èdè. Ẹ wo àwòkọ́ṣe rere pé Ànọ́bì Muhammad ọ̀pọ̀ orí iṣẹ́ dáadáa, ìwà dáadáa òun ló pe àwọn Mùsùlùmí pé ẹ wo àwòkọ́ṣe rere látara Ànọ́bì Muhammad, kẹ́ẹ̀jẹ́ ẹni re, kẹ́ẹ̀jẹ́ aláàánú, kẹ́ẹ̀jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkẹ́ẹ̀jẹ́ ẹni, kẹ́ẹ̀jẹ́ ẹni pe àlàáfíà sórílẹ̀-èdè. Ẹ wo àwòkọ́ṣe rere pé Ànọ́bì Muhammad ọ̀pọ̀ iṣẹ́ dáadáa, ìwà dáadáa òun ló pe ara ẹ wo àwòkọ́ṣe orílẹ̀-èdè ilé ìbá torí tẹ̀lẹ́mù lára.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní ni o, àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ lórí bó ṣe jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ń gbé àwòkàn ibi ìta gbọ̀ngbọ̀n ìdìbẹ́ẹ̀tì competition lórí wípé ẹ jẹ́ gbógun ti ogun láàrin ara wa violence èmi ò mọ ọmọ náà ṣe ní bí ọṣẹ ṣe ṣojú ẹ jí ọmọ ọlọmọ gbé ìfipá mọkùnrin tipátipá mọbìnrin mọlẹ àti híhu àwọn ọwà bá wọn ni ìjọba ìpínlẹ̀ Èkó wọn ò kóyún ẹ̀kẹrẹ lójoojúmọ́ fún lódó táwọn èèyàn sì ń gbọ́ po ìkìlọ̀.
1: Ǹjẹ́ ẹ gbọ́ nínú ìwé ìròyìn The Punch jáde láàárọ̀ tòní iléeṣẹ́ olè Amẹ́ríkà wọ́n ti ní pé ní báyìí àwọn tó sì ń túbọ̀ sí tẹ̀síwájú nínú nílẹ̀ ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá nípa ti ètò. Ní báyìí àwọn ọmọ ológun iléeṣẹ́ ológun wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti dé ní ìdánilẹ́kọ̀ọ́ ní ìlú Bauchi.
0: Nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní Alhaji Atiku Abubakar ṣe bí bàbá ń gúnyán bọ́ọ̀lù máa lọ́ta bàbá sì bàbá yàn ni a máa lọ́ta bàbá ń sọ̀kò sọ́jà náà sì sọ pé ká máa lọ́rẹ̀ o. Alhaji Atiku Abubakar ti sọ pé alábàáṣiṣẹ́pọ̀ àwọn kan wọ́n dín sóhùn ẹ̀ no part of me I reject you I disown you bẹ́ẹ̀ ni wọ́n sì tún ṣọ̀rọ̀ kankan lórí wípé àní subsidy sẹ́ẹ̀ alágbẹ̀dẹ tó ń lurin lójú kan àmì ọbẹ̀ fún wa.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Telegram jáde láàárọ̀ tòní ni ẹni tó jẹ́ ààrẹ fún ilé ìfihàn àpapọ̀ lórílẹ̀-èdè pàápàá ilé ìgbìmọ̀ aṣòfin tó tóbi jùlọ ìyẹn senate ìyẹn ọgbọ́n ti sọ láàárọ̀ tòní pé ṣé rí ní ètò ìdìbò 2027 tó ń bọ̀ lọ́nà ìṣẹ́lẹ̀ ẹgbẹ́ ìṣèlú ap enough àṣeyọrí wà sẹ́kúnṣà

0: lutọ ti bi won ma po mo win awon na ti wa gari won ni e lo gbale won ni ah rara o tori kini won na le won sise won won pawo amo de dana mo ba dan bi ya ba dana ton pele eyokan so tukun won se marun ni mo ko won merin lo ya poran eyokan to ku pelu won ro won dana bo ba jeun ton won tun ni pa bo kajila ro ka gbale iwa si omo yoruba to da ni awon ohun yen mo bi ya se n pari ko to n sedun oko ila won na ma ma kele ya pe ki ya dake baba ti ya ti gbimo ko won ni awon merin re won wa ni obirin meta okunrin kan won te ko leti eh boya titi idaye ola ti gbodo ti omo orilede won ti gbodo wa nile baba won ile won gbodo wa si Nigeria tori pe bi won ti se latati ko yi tawon ba fi ma dagba boya na ni ni kokunle awon soke kawon wa ma gba ibawi lowo awon se ohun to to ni iya ati baba yi ni won gburupo abi ko ba ju oju wo leyin fi wo ewu wo lo wa nbe anko lo wa nbe ta fe wo laaro to
1: ati pe papa subayo ni si isele yi eleyi ti won poju ninu ebi won to ba lati ko agbeyewo wa te ba wa to mole si
0: lori
1: eleyi kono nsanu wa ko ma so won ma won mo wa di ota wa ko ma di pa leti o
0: leti lapa leti lapa ko ma di lapa mo wa lowo o da to ba ri e te ka ma lo laaro to ni ninu we royin ah ohun yen fe lo odi awon
1: o go fun mo sile
0: o fa wale ninu we royin vanguard de laaro to ni ni awon oloko pariwo daada mo da won so soke won pariwo toto won pe are bola ahmed tinu ku pe ah oju ona oju ona beni asaba ah beni asaba awon ba kuro leku boyo ja la won gbe lo ojo meta merin la won fi wa loju ona yi ti oni si ka lo ti o se ba won ni ona yi o ba je koja ayeye awon ara adugbo gan to je pe olugbe won ni oju awon ma ri ma bo loju ona yi won pe ijoba apapo orilede Nigeria lati wa ba won dasi tori wipe ohun kisobi o to dani olugan be bayi a ma ke pe ijoba apapo orilede Nigeria won rawe won ni to ba je pe ese kan bayi ohun na won se tele tele so orilede Nigeria latari oju ona beni si asaba yi ki ijoba orilede Nigeria ki won foriji awon to ba se wipe boya ese kan la won se ijoba apinle ara e ki ijoba apinle edo labe gomina Monday Okugolo awon oloko ni won bere si ni romi eruto won ni ta won ti won gboja fa won awon ti jo sadehun ojo meta loju won ni aseyin wa aseyin bo ojo meta ma wa dojo marun be iranse kan ni sin baba meji ko ma yan koje ba won ti so fa won elomi pe a de lojo alamisi ka wa gboja ti yin ojo yen tun dijo o tun dijo aiku ose tuntun mi won ni kijoba papo Nigeria be se ta won ti ka lori oju ona yi se ma so
1: ìjẹ́ ẹ ti gbọ́ nínú ìròyìn new telegram ló fẹ́ ṣìjà ọ̀rọ̀ ọ̀tún mi níbi tí ààrẹ bọ́lá ahmed tinubu lánàá yìí ló ti ń pa á láṣẹ pé ilé iṣẹ́ ológun ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ọ̀tẹlẹ̀mìyẹ tó fi kó gbogbo ẹ̀yin ẹlẹ́dàbọ̀ tó kú pátápátá ó ní kẹ́ ẹ parabọ̀ kọ́ ẹjọ́ fọ́mọ lè bọ́ báyìí o látàrí wípé ìkọ́ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá níbi tí àwọn ajínigbé àwọn afẹ̀míṣòfò tí wọ́n ti ya lu àwọn ìlú kan níjọba ìbílẹ̀ gbòògù ní ìpínlẹ̀ ògùn lọ́hùn tí wọ́n ti nípínlẹ̀ niger tí wọ́n ti kó àwọn èèyàn lọ́rùnrọ̀rùn wọn ni wọ́n yọ ìlú bíi dekara gindanzana sabongida àti masaka gbogbo ẹ̀ ló wà nínú ìjọba ìbílẹ̀ ọ̀hún wọn ní níbi ọjọ́ jimoh ní ìṣẹ̀lẹ̀ ibi tí ẹ pé wọ́n ti kọlu ìlú náà tí wọ́n sì lọ táwọn mọ́ṣáláṣí kankan tó ti ń gbàgbègbè yìí wọ́n sì kó àwọn èèyàn tó tó ọgọ́rùn-ún lọ́nà mẹ́fà ni wọ́n kó àwọn míì farapa nínú àwọn tí wọn rí kó lọ bákan náà làwọn míì wọ́n pàdúrádùn ẹ̀mí wọn lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wọ́n ní àpẹẹrẹ tinubu kò wá pàṣẹ náà látàrí wípé kò sí látàrí wípé wọ́n ṣe rí pé àwọn gadi àwọn afẹ̀míṣòfò yìí wọ́n wá tọ fọ́nrán kan sórí ẹ̀rọ ayélujára wọ́n ń pe àwọn ọyọ táwọn ti mú leléyìí lọ́wọ́ ń ṣe bó ṣe wù wọ́n wọ́n ní kan omi ló kan wọ́n lóminú pa á nílùú tó lọ́bi tó lófin tó lọ́ba tó jòyè wọ́n wá pa gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò láyọ̀ pé gbogbo yín ẹ parapọ̀ báyìí bẹ́ẹ̀ ọ̀nà tẹ máa gbà ọgbọ́n ọdún tẹ máa lò tó fi jẹ́ pé ọmọ orílẹ̀-èdè yìí tó wà lórí ẹ̀ gbà wọ́n sílẹ̀ àwọn tí wọ́n lè ṣiṣẹ́ láàbí ọkàn omi ló kan wọ́n lóminú pa á nílùú tó lọ́bi tó lófin tó lọ́ba tó lójòyè wọ́n wá pa gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò láyọ̀ pé gbogbo yín ẹ parapọ̀ báyìí bẹ́ẹ̀ ṣe máa ṣe ọ̀nà tẹ máa gbà ọgbọ́n ọdún tẹ máa lò tó fi jẹ́ pé ọmọ orílẹ̀-èdè yìí tó wà nínú àhámọ́ ni ẹ̀ gbà wọ́n sílẹ̀ àwọn tí wọ́n lè ṣiṣẹ́ láàbí yìí náà wọ́n ní lọ láyé pé ẹ mú wọn o a lè fi ìyà jẹjọ jẹ wọn torí pé lórílẹ̀-èdè wa nàìjíríà nǹkan báyìí àwo ò fẹ́ mọ́ ó ti jẹ́ pé gbogbo ìgbà ni nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ wọ́n ní pé nítorí èdè yìí gbogbo ẹ̀yẹ ẹlẹ́ṣọ̀ àbò láàárọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní wo gbogbo ọkọ̀ kan ní tó máa wà.

0: awon oni un ti o si mu awon wa lati kopa ninu debate ohun oju pe tawon ba ri pe are Bola Ahmed Tinubu yo wa nbe gbogbo awon patapata lo ndije enikan o wa ni ku lai si nbe ke wa ma fi oro ju awon kan lenu e pe se duedi si won so be laaro ninu iroyin Nigerian Tribune
1: ninu iroyin Twanga to jade laaro toni ohun na ni en to je are igbimo asoju sofin ati asofin orilede yi iyen ile ofin agba lohun lohun iyen senator Godwill
0: igbimo asofin agba
1: be ni Benny, Senator Godwill Akpabio, lo ti so laaro ti ego selu APC oni ko ni ani lati ma pariwo ani lati ma pala abi asa awon alasa oni tori pe awon aseyo lo ni ranran ile to wa le to sejuri o larun oju ni ko nsa run mu olukuluku na lo nwo so sa aseyo ta awon egbe selu yi se o je kon tun se fun ko tun fun won lanfani tun te special bi won tun se to ju be lo o so eleyi nigbati won gba awon oga nile ajo kan ton ri si eto iyawo fun awon ile eko iye telephone ati nephone to gba laga atawon iko e lalejo iyan senator Dantuse Mohammed nilu Abuja nibi ton ti salaye fun o pe se ni ipale mo eto idibo 2027 to nbo lona yi gugu tawon eyan so ah ni lati ma pariwo se na awon ise ti sakoso yi ti se ni ipin o ti joba apapo ni o to ba ti ton eyan ri bayi won nu na lo ma se polo fun eto egbe oselu epi to fi je pe awon eyan tun fi wo pe ah won ma wa convince ah awon eni yi to le sise bayi o je ka tun fun won lanfani lati se won ko ye pe e pe ore Bola Ahmed Tinubu bi won se worry sakoso fun gbe awon igbese loloko joko pa pa ile to ni se pelu oro aje lati oro aje orilede wa o senure won ni obi odun meta ti won ti jalefa ti won ti sise bayi e ri pe igbese orisirisi ohun na tin gbe lati ninu ipinle mary better di ni ogbogan kaakiri orilede de pe won owo awon osise mo ti won fun won lowo bakun na awon osise foyinti owo ti won ni ti date ba se wa yi mo pe won je won ni owo ti won owo na won ni ka tun fi yen sile won ni pa toro eko fun awon omo ohun ode yi won ni lara e na ni eyin te je ajo te wa si nephone ati telephone na won alale ti joba gbe kale to fi ran awon ekeko lowo o je pe won ni fi eko won won ni pade ah on ni pade ah ni ku won problem won tun won se lase yori lori e o ri yeto si yen apo imu yin kankan o na ni pe won ni ka tun wa wo eleyo won ni phone ati telephone o na won alale ti joba gbe kale to fi ran awon ekeko lowo o ri je pe won ni fi eko won won ni pade ah on ni pade àárín kí wọ́n probe wọ́n tún wọ̀ tẹ̀síwájú wọ́n ṣe láṣeyọrí lórí ẹ̀ ó ní yàtọ̀ sí yẹn apọ̀ imúyin àti telephone ó ní àwọn àlàálẹ̀ tí ìjọba gbé kalẹ̀ àwọn ẹ̀kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ó lè jẹ́ pé wọ́n ò ní fi ẹ̀kọ́ wọn wọ̀n ní padà àwọn nípa àárín kí wọ́n probe wọ́n tún wọ̀ tẹ̀síwájú wọ́n ṣe láṣeyọrí lórí ẹ̀ ó ní yàtọ̀ sí yẹn kí nkankan òun náà ni wọ́n ti ṣe wọ́n ní ká tún wá wọlé yìí wọ́n ní àwọn orílẹ̀-èdè wọ́n ti ń rin bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ti ṣe ń gbé pẹ́ẹ́lí sí débi jẹ́ pé àwọn náà ti gbìyànjú láti sọ pé wọ́n wá darapọ̀ mọ orílẹ̀-èdè láti wá invest nínú àwọn nǹkankan orílẹ̀ tó ń sọ fún wa pé oríṣiríṣi nǹkan tó da òun náà ni ìṣàkóso ìjọba yìí ló ti ń ṣe àgbékalẹ̀ tó jẹ́ pé rírí wọn lásán kò ní ìdájọ́ pé ẹrù àṣeyọrí yẹn ó pọ̀ ju nǹkan míì lọ sí pé òun náà ló máa ṣe ìpolongo fún ìjọ ẹgbẹ́ ìṣèlú APC inú mi ìròyìn Yangangam ìwé ìròyìn Vangard ó wà bẹ́ẹ̀ láàárọ̀ tò ní.
0: Ó dà ǹjẹ́ ẹ ti
1: gbọ́ pé kí ni
0: inú ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tò ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa sọ wípé wọ́n ti pariwo láti máa palẹ̀ mọ́ kí wọ́n sì pa ẹjọ́ gbogbo ohun tó ń fa ìdíwọ́ lójúnà Ọyẹ́ Èkìtì ìlú péjú Kàbà Road nípínlẹ̀ Èkìtì. Mínísítà fọ̀rọ̀ iṣẹ́ òde nípínlẹ̀ ọ̀hún Logun Royo ni wọ́n sọ wípé ohun tójú àwọn ọlọ́kọ̀ ńkọ̀ lójú ọ̀nà kì í ṣe kékeré o ìsúnkẹrẹfàkẹrẹ tó lè gba wákàtí 2 ìyẹn odidi ọjọ́ ó tún lé lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ ni wọ́n ní iléeṣẹ́ akọ̀ròyìn ẹ̀yìn Nigerian Tribune. Wọ́n bẹ́ẹ̀ lọ́jọ́ ajé nígbà tí mínísítà ọ̀hún tí wọ́n lọ ṣe àbẹ̀wò táwọn ojú ọ̀rọ̀ yìí àti àwọn ohun tí wọ́n ṣe wọ́n sọ lórí ohun tí àwọn arìnrìn àjò ohun tójú wọn rí bẹ́ẹ̀ wọn ni kí wọ́n má bínú torí ẹ̀ láì jìnà yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò kúkú wo ọ̀rọ̀ ọ̀hún ní torí pẹ́ṣẹ́ tó yakin yóò tó bẹ̀rẹ̀ ń bẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ ìwé ìròyìn ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé kí ni
0: nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní náà ni ẹni tó jẹ́ alága fún àwọn àjọ tí máa ń múni bẹ́ẹ̀yàn bá gbóògùn olóró búbà márúwà wọn ni bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀gbọ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwa náà ní gbà fún yàn tẹ gbogbo ẹni tó jẹ́ pé gbóògùn olóró iṣẹ́ ti yín gbogbo ẹ jẹ́ pé gba oògùn olóró lòwò tẹ́yìn náà yàn láàyò báwọn bá ti fọwọ́ mú yín báyìí wọn ló ní tọ̀hún yóò dẹdun arin lẹ̀ ni o tó ní kún kọ́kọ́ tó jẹ́ dúkìá ẹ̀ táwọn ò ní gbà inú ìwé ìròyìn the Tribune ó wà ń bẹ̀ inú ìwé ìròyìn the Punch wọ́n gbéròyìn ọ̀gbà táwọn àjọ yìí sọ wípé àwọn ò ní bá wọn ṣe lérí mọ́ ọ̀gbẹ́ni Fẹ́mi

0: ti mo nuba oro hun won ni ta ba ni ka wo ibo are lorilede yi ti o wa yi lodun 2027 mo ba o na ko le ju kaka le ni eje osu marun sigba ta wa yi eni to je director of voters education and publicity Victoria Etamesi ni won soro yi fun awon akoroyin ni olu ilu Abuja nigba ti won se ko je pelu awon akoroyin jo ile ise Nigerian Tribune ni won ti soro na won ni iboku ojo die budget owo ti o wa ninu budget lati fi se eto dibo for 2027 bo tin ko osu marun yi won ni ta fail away money have not been released asi wa pale mo tori pe ni ti o gba lejo la ago marun role ago mewa aro o ye ko ti moju won je obeba pelu be wedu eja lafisi o ye ki gbogbo e ko ti ma eto dibo ti kuro ni ohun ti a ma ma du pe bo ba ku ola yo tu ku ola a se na ni rara o ye ki gbogbo nkan ko ti wa nile bo ti le je wi pe arabirin ti won je oga ni eka ti idanileko lori oro ba ti se dibo Victoria Etamesi won ni gbogbo lodo tawon gbogbo nkan patapata la won ti se sile leto leto kowo kode ka won ma fi implement pe oya eleyi feleyi eleyi feleyi won ni nibi tawon wa yi ko ti iwole oki awon eka to ye ki won tari owo sodo awon won se be won se be
1: nje ti gbo ninu we royin international road to ni egbe oselu APC ti kede wi pe awon ti wo se eka abala awon ni ikorikun ni ayelujara ile tawon yan fi le foruko sile iye registration won lawon ti se sile bayi ni lapari pe se pale mo fun eto idibo odun 2027 to bo lona eleyi ni akokoro egbe ohun iyen Felix Moka so tari sita o ni ese yo bere lati ojo kokanlelogbon osu kejo ta wa yi ohun na lo ka kiri gbogbo orilede yi na lo ma ti bere pe gbogbo ite ejo mo egbe federal ko megbe e lo sori ikanni yi ke lo se registration yi bi ikanni yi ke ni foruko sile pe omo egbe ni yi oni je lati ojo kokanlelogbon osu yi na ni yo bere to si wa titi ti ko di pe opolongo yo gbe kwenu nile won le gbe ojo nitori pe te ba se leyi e le lanfani lati go bebe ego APC.
0: No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, awon otele mu ni won ni won ke fin obirin meji ti won do la awon to je pe agbomo olomo bita ni awon se won ni won gba awon olomo meji to je pe ese atele layo ni won wa be ni won awon mo kekeke merin na won si fi owo sekun ofin mu awon afurasi Florence Ogbona eni odun meji din logota 58 Talini Julius eni odun meta le logota 63 Chidike Egbu Owu ẹni ogójì ọdún ọkùnrin ni pàápàá àwọn làwọn tá a wí yẹn tó jẹ pé àwọn ni wọn mọ sí wọn lára ó ń yẹ ebùchi chidike ẹni ọdún márùndínlógójì lòun Stephen Ogbona ẹni ọdún mọkàndínlógójì lòun náà wọn ni àti ẹnìkan tó jẹ òṣìṣẹ́ agbẹ̀bí ìdáyà lórúkọ tiẹ̀ kò bá ọmọ òsẹ́ni ìdáyà obìnrin ni òun náà ni nọ́ọ̀sì tó bá wọn ṣiṣẹ́ ẹ̀yìn ó ti ń gbin ara ẹ̀ ò balẹ̀ mọ́ òun ló bẹ̀bí fún wọn tí wọ́n sì sọ wípé ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n DSP Olúṣèyí Babáṣèyí tó fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ni ó ti pẹ́ táwọn ń gbọ́ fìrìnfìrìn àmọ́ ń gbà tó jẹ́ wípé àsìkò wọn ti tó tẹ̀ wọ́n lọ́jọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà yìí kọ bí ọwọ́ aago mẹ́jọ àárọ̀ làwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀hún ni wọ́n kóra ní gìrìgìrì tí wọ́n sì dé agbègbè ọ̀hún nílùú Àbárẹ́ tolúṣẹ́ ni wọ́n pe àdúgbò tí wọ́n gbé gangan nínú abúlé arẹ́bọ̀tì ẹ̀jẹ̀ pàwọn ará abúlé Àbárẹ́ wọn kì í bá wàhálà rẹ̀ ń tí wọn jẹ́jẹ́ jẹ́jẹ́ àwọn ará ẹ̀gbá wọn lọ àmọ́ níṣẹ́ yìí wọn ni wọ́n wà ńbẹ̀ ṣíbáṣíbá òwò kọ́ bí mo kọ́ gbé ọmọ òun làwọn sì ń yàn láàyò bẹ́ẹ̀ bá mọ́mọ fẹ́ bí ẹ wọ ọmọ yín wò bẹ́ẹ̀ bá mọ́mọ sọ́dọ̀ ọ̀gá ẹ máa bèèrè wọn wò kó tó di pé ó yẹ kẹ́ ẹ máa pè lọ́mọ ọmọ wọn ó ti pín wọn ta ìgbà wọn ta apàtisọ́yọ́ wọn ta orí adìyẹ igun màdáàmù wọn ta síbàdàn ṣàánú wa.
1: Àwọn ọmọbìnrin yín kẹ̀dẹ̀rẹ̀ ẹ máa mójútó wọn dáadáa ẹ máa ṣàyẹ̀wò ara wọn kẹ́lẹ̀ mọ
0: ìkọ́ tó wà ó. Àwọn tí wọ́n bá ṣe o 070-4700-3341 070-7003341 Fàwọ́sí ìyàwó ṣe torí wípé tàbí ìgbẹ́lú ẹ fẹ́ gòkè jàbàtì lórí lòdì 070-4300-3341 Ìgbésẹ̀ àwọn òbí yìí lórí ọ̀rọ̀ ilé wa.
2: Ẹ̀lú ẹ̀ka rẹ̀.
0: Ẹ̀ka rẹ̀ sà.

0: orúkọ mi ni Ọláyínú Ọlátúnkún Ladó ní Gbẹ̀jú Lẹ́kí. Ní ojúwòye ti pè mí nípa àwọn ọmọ yìí bí Ọlọ́run kò ṣàánú torí ọmọ kan tó gbọdọ̀ sọ́wọ́n òbí lẹ́nu yìí wọ́n ṣe bí ọmọ yìí náà lọ bí ọmọ mẹ́rin tó kù. Ṣé rí àwọn ọmọ tó fẹ́ dá padà sí Nàìjíríà yìí ọmọ ìyá náà àwọn òbí náà wọ́n fi bẹ̀rù sí pé kí ọmọ àdá àwọn náà padà sí Nàìjíríà. Orí Nàìjíríà jẹ́ lóyìnbó yóò yàtọ̀ sí Nàìjíríà. Bọ́n ọmọ tó ń ṣe wọ́rọ́wọ́rọ́ débi lọ sórí lóyìnbó ìgbà ọ̀fọ̀ọ̀fà ìgbà rúra lọ bẹ́ẹ̀. Tó bá dá ọmọ yìí padà èyí tó kọ́ máa dàbọ̀ àbọ̀ ẹ̀dá padà ẹ̀nà kan dá padà sí Nàìjíríà torí bọ́n bá tó wá dé Nàìjíríà náà ìwà tó lọ́wọ́ fún ọ ní ìkú débi. Bí Ọlọ́run kò ṣàánú wa ó dàbọ̀.
1: Hello.
2: Hello. Akojumọ.
0: Akojumọ
2: sa.
0: Tajudin Akinkole Adebayo Basu Daje Osun. Baba temi ni pe awon oyinbo to se to tete bobo mo wi. Ko lo wa du ba fun won. Sey se ba de lu yi. Ah, ilu yi ko lo me mi ni ko lo Ọlọ́run si anu ni. Ilu yi kosi si ka yo to kosi kankan. Awon awon re kuro ara ka so to wa. Won lo di pe omo ya tun awon ya tun se nkan mi ju dada mi ta ko lo se mi ju mo lowo. Ka du ba won me fun joba lohun. Be n be to pe ni ko mo ju dada dada.
3: O le fun ni isimi to odo bo wa lohun yen odo so hun yen o ma ti wa da wa la le nbe omo do ba iya ku ya awon obi e ni o so emi ti re ni to fi olopa lo mu omo e to ko se se ku se e se ka ko mo wa ko le fun isimi mi ni so ju ba yen tori akoko ti lo
2: e se un ko sa be se ni ko mo ko bo se ni kan ti wa nbe pa mi le ka to ma lo. Hello.
0: Hello.
2: E ko ju mo sa. Yes sir.
0: Èmi ò lè ní kán fún wọn lẹ̀sán torí tìbò dá bàjẹ́ tó ní ìdìbò gbà láti kó ti lè òkú rí òkè òkúrò òkúrò bàbá ọmọ lọmọ tó bá láwọn mọ̀lẹ́bí tó lè bá wọn tọ kó kún wọn wálé kán wá fún kán wá fi ìgbanu fún àti rẹsẹ̀tì bẹ́ẹ̀dì gbogbo wọn.
4: Ìyá wọn ti ẹ̀gbẹ́ bá wọn
0: wá tó bá fi wọn lẹ̀sán wọn yẹn ó máa pàdánù wọn ni.
4: Ìyá wọn ti
0: ẹ̀gbẹ́ bá pẹ̀lú wọn ọdún kan tún méjì orí wọn
2: lọ sí ẹ̀
0: ó lè kọ lọ sí rural setting kó má kọ lọ sí Lẹ́kí àbí ibi tó ṣe kí lọ sí gbogbo kọ lọ sí rural
4: area. Àárín àbí abúlé èèyàn
2: bí abúlé nílùú.
4: Ẹ ṣeun
2: gbà láti
4: mẹ́tọ̀gùn. Ẹ ṣe púpọ̀
2: àdúgbò lọ́wọ́. Ẹ ṣe púpọ̀ àdúgbò lọ́wọ́. Ẹ ṣe púpọ̀ àdúgbò lọ́wọ́. Ẹ ṣe púpọ̀ àdúgbò lọ́wọ́. Ẹ ṣe púpọ̀ àdúgbò lọ́wọ́. Bàbá dúpẹ́ lọ́gbọ̀n yìí tẹ̀ pé wá wọlé.
4: Ọmọ ọkọ lajọ lọ níwèé kan sẹ́kọ́ ti lọ́dún náà tó ti pẹ́ ilé ẹ̀kọ́ girama. Àṣé ó ti bàjẹ́ láti lu ọba wa. Gbogbo yamayama tí ó hàn bàbá wí lé iléèwé ni wọ́n bá sọ ọlọ́gbọ̀n látẹ̀yìn báyìí. Ó ṣe ìjìnlẹ́jọ́ kan ló bẹ̀rẹ̀ nígbà tá a fẹ́ lọ sí END ló bẹ̀rẹ̀ ṣàlàyé à Ọlọ́run ló ní kọ́ mọ̀ wá Nàìjíríà. Òun bá ti ya bó o rán. Ṣé báyìí máa ń ṣe bí àìní òun máa sọ fún yàwọn ìzílì ni pé òun ò ṣe
2: nǹkan
4: òun ò dẹ̀ ní ṣe nìyẹn. Pé bí àìwọ̀n wá rí àwọn ọ̀rẹ́ òun àtúwátẹ̀lẹ̀ àwa tó jẹ́ pé léèwé ìjọba lànà. Kí ló fẹ́ gbé wa tó ò ní bá lọ́dọ̀ wa ó pọ̀ bí yẹpẹ̀. Ó ní òun ṣẹ̀ṣẹ̀ wá pé gbogbo tó máa sọ fún mi òun àwa máa sáré jẹ́ báwọn òbí wa a nílé confront wọn òun ti ṣe tó ń bá dé ọ̀hún padà báyìí àwọn àbúrò òun.
2: Àwọn akọ́ wọn lẹ́kọ̀ọ́.
4: Gbogbo ẹ̀yin tẹ́ pé wá ẹ ṣe gan ni ẹ jẹ́ a máa lọ láàárọ̀ tó ní Adétọ̀hún Olúwọlé lórúkọ
2: mi. Ẹ bí aago méje ṣe lù Fauzia.

tó ṣan mo máa bá lọ èmi lè sá lọ ọmọ ó yá ká ṣe mọ pọlá olúwa lè mi fi mánàkẹrẹ mánàkẹrẹ wá bèbí wájọ ìdúpẹ pẹ fọ àìsàn ẹka bóníkì àbíyọgà ẹyọ.

nígbà tá nàbì délé ayé ó wá dàbí i pé ẹnìkan gbúròó ìjọba róòmù rí gẹ́gẹ́ bí wọ́n ti ka nǹkan tó tí wọ́n sì jogún ayé ó wá dàbí i pé wọ́n ṣèjọba rí. Àwọn fárísà wà náà rò káàmì dọ́tìlì àǹfààsì mi asàfin iná tí wọ́n ń bọ tó ṣe pé látìgbà tó ti ń bọ látòrí bàbá ńlá bàbá àwọn iná náà kú rí ọjọ́ tá nàbì délé ayé iná náà sì kú lẹ́nkàn náà. Wànà rusáìlà àyìn mi ń sẹ́dẹ̀ mi àwọn ará sáwátà odò tí wọ́n ń bọ tó ṣe pé wọ́n ń dé bá àwọn bàbá ńlá bàbá àwọn ń bẹ̀ ni odò náà gbẹ lórúkọ tí wọ́n bí ànábọ̀ muhammed sallallahu alaihi wasallam. Wàljínú tààtẹ́tìfù wàljínú tààtẹ́fù wàlẹ̀ ànúwà rusáìlà àtẹ àwọn àjànú gbogbo wọn náà ń gbé ọ̀rọ̀ káàkiri lágbède méjì ayé pé òfò ṣe àwọn o ìmọ̀ jẹ́ bá wọn o àgbákò ṣàwọn o látara pé gbogbo omi tí wọ́n ń gùn lọ ń sámà táde lọ ń gbọ́ kádà rẹ̀ ẹ̀dá lẹ́nu àwọn mọ̀láìkà gbogbo rẹ̀ ló padà di tí wọ́n di tí ò sáàyè mọ́ bíbí oúnjẹ ńlá nàbọ̀ muhammed sallallahu alaihi wasallam ó mú ìmọ̀ dání ó mú gíga dání ó mú agbára dání kò sẹ́nì kankan kò sí ẹnì kankan tí ń bẹ láyé ń gbà náà tí ò gbúrò nípa wíwà nàbì sàyè nàánà àmìnàtò aláìsàlám ó ní lórúkọ tí mo fẹ́ bí ànábì gbogbo àwọn obìnrin tí ń bẹ ńlẹ̀ gbogbo wọn láti jáde lọ sí ti kàábà gẹ́gẹ́ bí àṣà tí wọ́n máa ṣe nígbà náà èmi nìkan ni mo wà ńlẹ̀ ó ní ibi tí mo ti ń pààyà ni mo gbọ́ sálámà àwọn obìnrin mẹ́ta alákọ̀ọ́kọ́ mo bí léèrè mú níta nìwọ olóhùn ní nàánà àwọ àyà gbogbo ẹ̀dá ẹlẹ́nkejì mo bí léèrè olóhùn ní nàánà mọ̀rìyàwó ìyá tó bí ànábì ìṣà tí ó máa jẹ́yàwó nínú àjẹ́nà fọmọ tó fẹ́ bí ẹlẹ́nkẹta olóhùn ní nàánà sáárẹ́tù ìyàwó fìrààwùnà ànátùlá alẹ́ ìkànnú àwọn ìyàwó ọmọ tó fẹ́ bí inú àjànà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbẹ̀bí fún mi nàánà àmìnà nígbà mọ́bí gbà tí ń bọ̀ wá lẹ́lẹ́ tí ní gbogbo onú yàrá nù kún fún mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ń taná débi wípé mò ń wo bẹ́tìl makadís láti inú yàrá tí mo wà lẹ́yìn wá àgbà náà ànábì wá sílé ayé lẹ́ni tó forí kalẹ̀ ó ní mo bí lẹ́nu tó ṣe pé nígbà tí mò ń gbèrò pé mò ń wá omi wọ́n ní má dára rẹ láàmú wọ́n ti wẹ̀ ẹ́ wá látòdì ọ̀run lẹ́yìn wá àgbà náà ojú rẹ̀ méjèèjì wọ́n létí ìrófun látòdì ọ̀run ìdodo rẹ wọ́n ti da látòdì ọ̀run abẹ́ rẹ wọ́n ti da látòdì ọ̀run bàbá bàbá rẹ tí ń jẹ́ abdulmutallab òun náà ló sọ ọ́ lóòkọ̀ óòkọ̀ tó sì sọ ànábì ẹnu àwọn áátífù ló ti gbọ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́ múrò lọ bá bàbá bàbá rẹ òun náà ní sèdá bárkẹ̀tù ẹni ẹ̀ǹkejì tí ó múrò bíbí lọ lẹ́gbọ̀n bàbá rẹ táǹkì ní àbí abúlà habib òun náà ní sèdá súwé ìbẹ́tùlẹ̀ asìlẹ̀mì ẹlẹ́wọ̀n ní sáré sahih al-bukhari ìkànnú àwọn àgbà fà tí wọ́n kọ́ ibẹ̀ náà ti kọrin pé ìzáká na azáká fìràn já azámahu lórí hadíṣì tí bàbá bàbá nàbì sẹ́dínà ẹ̀gbọ́n bàbá nàbì sẹ́dínà abbas ẹ̀jẹ̀lá ọ̀tọ̀ àdáhùn tó lálà tó fi rí abúlà habib lẹ́nu àna iná tí ń gba tẹ́gùn tó wá ń bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tàfi dáyà dúró fún pẹ̀lú odidi àyà márùn-ún tọ́lám fi ṣe pèlẹ̀ ó ní nítorí pé jọ́tọ́ bí ànábì táwá fún nírò ń bọ́ okùn lọ́rùn ẹrú tó wá fún nírò látara àdùnnú pé wọn bí ànábì

Ìjọ Zawi Atu Nafal Atu Nasiriya àti ilé Kiru Madu Dr. Sheikh Nasiru Kabara fi tìfẹ́tìfẹ́ pe gbogbo ẹ̀yin Alhumon Mùsùlùmí wá sí ilé Kiru wọn tí a ti ń kọ́ ìmọ̀ Kiru ìmọ̀ Lárúbáwá ní ìlànà àwọn oníṣúfí ní headquarters wọn tó wà ní Block 10, Road 11, Ọbásanjọ́ Housing Estate. Lójoojúmọ́ láti ọjọ́ Saturday di ọjọ́ Alárúbá láago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Àsàlátù àti àsìkáàrù máa ń wáyé ní gbogbo ọjọ́ Sunday laago mewa titi di aago méjìlá ọ̀sán nílé wọn bẹ́ẹ̀ náà ni gbogbo ọjọ́ Jimọ̀ kété tí a bá ti kírun Jimọ̀ tán titi di aago mẹ́rin ọ̀sán ẹ̀yin ọmọ ìyá tó wà ní Mushin ẹ pàdé wa ní mọ́ṣáláṣí wa tí ó wà ní Bakari Street lẹ́yìn tí a bá ti kí ìṣá ìtàn lọ́jọ́ Jimọ̀ titi di aago mẹ́wa a ó máa retí yín o assalamu alaykum wa rahmatullahi wa barakatuh